ìpínlẹ̀ Ògùn ẹ̀jẹ̀ ń ṣẹ́rí padà sí ìpínlẹ̀ Rivers. Níbi tí ìbànújẹ́ ti sorí àwọn àgbàkodò ní abúlé Ogoda tó wà ní Ahoda Local Government ní ìpínlẹ̀ Rivers. Látàrí bí àwọn ará abúlé ọ̀hún ṣe ṣàdédé rí òkú ọmọbìnrin kan nínú odò. Kódà òkú ọmọbìnrin ó ti ń jẹrà nínú odò ọ̀hún. Èyí sì jẹ́ kó léwu kó nira fún wọn láti dá mọ̀ wípé ni lágbájá báyìí ni obìnrin yìí ń ṣe. Ìròyìn sọ di mọ̀ pé àwọn ọ̀dọ́kùnrin márùn kan ni wọ́n fura sí wípé wọ́n jí obìnrin gbé láti ìlú tó súnmọ́ ìlú ọ̀hún. Lẹ́yìn tí wọ́n jí obìnrin gbé ni wọ́n ṣekú pa á. Kátẹ̀ ni wọ́n wá pa nìkan ni ṣẹ̀bí kò bá dáa. Ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n pa obìnrin yìí níṣe ni wọ́n gé àwọn ẹ̀yà ara rẹ̀. Torí nígbà tí wọ́n máa fi gbé òkú obìnrin yìí jáde nínú odò tí wọ́n jù sí. Wọ́n ti fọ́ ọmọ rẹ̀ méjèèjì lọ. Ojú ara rẹ̀ ti pòórá. Bákan náà ni wọ́n sì ti yọ ọkàn obìnrin yìí. Lẹ́yìn tí wọ́n yọ gbogbo ẹ̀yà ara tí wọ́n nílò tán ni wọ́n ju òkú rẹ̀ tó kù sínú odò. Ìgbìyànjú ti ń lọ lọ́wọ́ láti rí mọ̀ dájú pé owó ta àwọn afurasí yìí. Bákan náà ni adarí abúlé Ogoda olóyè Tom Obutu fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Bákan náà ni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ pẹ̀lú. Wọ́n sì sọ di mọ̀ pé àwọn ti ń ṣakitiyan láti rí mọ̀ dájú pé àwọn tó ṣe ikú pa arábìnrin yìí wọn lọ láì jìyà. Mo nírò pẹ́ǹde ó di kẹta ní abala jẹ́ ká mọ̀ bó ṣe ń lọ. Mi ò tí kúrò nípínlẹ̀ Rivers rárá, ìpínlẹ̀ Rivers náà ni mo ṣe wà.

BFM 95.1. Láti ìpínlẹ̀ Rivers ẹ jẹ́ ń ṣe rí padà wá sí ìpínlẹ̀ Kwara. Níbi tí ìròyìn ti sọ dé mọ̀ pé bàbá àgbàlagbà ẹni ọmọ ọdún 52 years kan ọdún 52 tí orúkọ bàbá yà máa jẹ́ Alaba Ayẹni ni wọ́n ti ṣàṣàdédé rí òkú rẹ̀ nínú kọ̀ǹga ní agbègbè Lambiera Islamic School. Ní ìtòsí Asa Dam nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara. Iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Kwara sọ di mọ̀ pé ṣàdédé ni àwọn gba ìpè pàjáwìrì wípé bàbá kan ti kó sínú kọ̀ǹga. Alukoro iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ ọ̀hún Azan Adékúnlé sọ di mímọ̀ lánàá wípé àwọn ti yọ òkú bàbá yìí kúrò nínú kọ̀ǹga ọ̀hún. Ṣùgbọ́n ìdí tí bàbá yìí fi kó sínú kọ̀ǹga kò sẹ́ni tó mọ̀ títí di àsìkò yìí. Wọ́n ti gbé òkú bàbá Alaba Ayẹni ni wọ́n ti gbé fáwọn ọlọ́pàá láti túbọ̀ ṣe ìwádìí ohun tó ṣokùnfà ikú rẹ̀.

0: ó máa wùn mí láti pàlùdà lórí ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ sọ yìí.
1: 95.1 Mazubia FM.
0: Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ orílẹ̀-èdè Cameroon ló ti ṣẹlẹ̀. Níbi tí ìjọba orílẹ̀-èdè Cameroon ti sọ di mọ́ pé àwọn ń wá ọkùnrin kan tó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà. Orúkọ arákùnrin ọkùnrin yìí jẹ́ Pásítọ̀ Jíṣẹ́ Ọlọ́run lọkùnrin yìí. Orúkọ rẹ̀ á sì máa jẹ́ Kẹ́dì Samuel Kenechukwu. Gbogbo èèyàn sì mọ̀ sí Ekedi Samuel. Ekedi Samuel níjọba orílẹ̀-èdè Cameroon ti sọ di mọ̀ pé àwọn wá lásìkò yìí fún àwọn ẹ̀sùn oríṣiríṣi tí wọ́n fi kàn án. Lára ẹ̀sùn tí wọ́n fi kàn án ni wípé ó ń jí èèyàn gbé. Ó sì tún ṣe owó ká máa ta ènìyàn. Ìròyìn sọ di mọ̀ pé ṣàdédé ni àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Cameroon ya lọ sí chọ́ọ̀chì arákùnrin yìí ní ibi tó kọ sí ní orílẹ̀-èdè Cameroon. Orúkọ chọ́ọ̀chì yìí a máa jẹ́ Mercy of God Ministry. Wọ́n sì bá pósí ní abẹ́ ilẹ̀ nínú ọgbà chọ́ọ̀chì ọ̀hún. Ìgbà tí wọ́n sì máa ṣí pósí ọ̀hún, wọ́n rí tí òkú ènìyàn wà nínú rẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní ọjọ́ 19 oṣù tá a wà yìí. Ẹja lọ polówó ọjà, mò ń bọ̀.
2: Oil. Abeg, give me half bottle for there.
3: Auntie, you still dey buy all this refill oil? Something where you no sabi wetin dey inside. Abi you know where them dey do am? Me, na power oil I dey buy. In fact, them just do this new sachet, where be times two of the former sachet where them get before. And this one, na just 300 naira. Shikini money.
4: The new power oil 90 ml sachet for 300 naira. Now bunga oil where you fit buy with shikini money.
5: Power oil, power oil.
1: Nescafe is not just a drink, it's your